ọmọ ogun lẹ́pàrí pàṣà. Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá, mo ṣe ìwé tán. Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá. Mo dógójì náírà mẹ́ṣẹ̀. Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá. Ọkí fún ní ọmọ rẹ̀ wò kọ́. Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá. Wo kẹ́mọ̀ kọ, orú ọkọ̀ ṣoṣo rà ní. Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá. Ìṣòro omi jìrà ní. Iye jẹ́ mi lá, iye jẹ́ mi lá, bàbá jẹ́ mi lá. Àrẹ̀ ó lẹ̀ tí ni kó ṣe wá ibi kẹ̀. Iye jẹ́ mi lá.